0: for you from Toybeam Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services: cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchant. We get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey, and most especially UK and Ireland. Visit us at Suit DF1, Magnet Shopping Plaza, 525 Agegemoto Road, Ladipo Bus Stop, beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745. Toybeam Investment Services Limited. Your convenience and safety is our goal.
1: Ibọ̀rọ̀ kó tó lọ tó yìí.
2: Ha, mo fẹ́ tètè lọ ra aṣọ àǹkárá tèmi kó tó tán mà ní.
1: Àǹkárá ẹ̀ wo?
2: Àǹkárá tẹ́ ó lò fún ayẹyẹ ọdún 24 ètò tọbalàṣẹ lórí afẹ́fẹ́. Àti ayẹyẹ ọdún 78 Superior Evangelist Andy Abuede lágbèrè Ìtàgé.
1: Ó dáa náà, ẹ kó oríire o.
2: Ètò ayẹyẹ ọ̀hún yóò wáyé lọ́jọ́ kínní oṣù kẹwàá ọdún yìí ní Sanya Olú Hotel tó wà ní 1 Ayégbàmí Street, Dalemo Bus Stop, Sangwater, Ogun State. Bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀.
1: Ìfàmìẹ̀yẹ dánilọ́lá.
2: Ìfilọ́lẹ̀ pẹpẹ ìjọmílọ́.
1: Ìfilọ́lẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
2: Ìṣàfihàn àwọn àwòrán sinimá tá a ti yà sẹ́yìn àtàwọn àkànṣe ètò mìíràn bẹ́ẹ̀ yóò wáyé níbi ayẹyẹ ọ̀hún.
1: Ankara àti LV lè fi wọlé o. N8,000 péré ni Ankara. T-shirt àti fìlà N15,000. Ìtànà ọ̀pá márùn-ún N20,000. Bákan náà látún rọ àwọn olólùfẹ́ ètò tọ́balàṣẹ àtàwọn onínúure ilẹ̀ yìí láti ṣèrànwọ́ lé ìkéyìí ọ̀nà bí ayẹyẹ ọ̀hún yóò ṣe dùn tí yóò lárinrin. Ẹ lè fi ran owó ìṣọwọ́ sí àpò ìkówósí.
2: First Bank, àpò ìfowósí First Bank 3031705562. Account name: Andy Babatunde Abuede. Bẹ́ẹ̀kansi First Bank 3031705562. Account name: Babatunde Abuede.
1: Fún àkàrà yín, ẹ lè pẹ́ Andy Abuede sórí 0809-964-6207 tàbí Wunmi sórí 0813-495-6347 tàbí Pius sórí 0703-192-4252.
2: Àṣeyí ṣàmọ́dún ṣe mí.
3: Bẹ́ẹ̀ ni ètò ọ̀hún tẹ̀síwájú. Ètò tí sì kéde pàtàkì ìjọ Cherubim and Seraphim Movement, orísun ìmọ́lẹ̀ ògo, Ayọ̀ ni o, Singer Powerline, Rosiji Ewúpẹ̀, pé gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ ìjọ wọn. Sunday School wọn máa ń wáyé ní aago mẹ́wàá kù ìṣẹ́jú 15 ọjọ́ Sunday. Ìjọsìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. Bákan náà ni Shiloh Service wọn máa ń wáyé ní ọgbọ̀njọ́rù Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago 12 ọ̀sán. Every second Friday nínú oṣù ni ìsọjí máa ń wáyé. Bákan náà ni every first and last Friday ni ìṣòro wọn. Olùdarí ìjọ Prophetess Adédàmọ́lá Òjó olùkàfitò ilétí. Bákan náà ìjọ CCC Holy Mary Parish 1 Ewúpẹ̀ tẹpẹpẹ ìjọ sílẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni akúọkúrire olùkéde tẹ̀bángbọ́ olùkéde Andy Abuede ọjọ́ agbátẹrù ètò tọbalàṣẹ. Ètò wọn ti ń kásẹ̀lẹ̀ báyìí láṣẹ Elédùmarè ọjọ́ mẹ́jọ lónìí látún pàdé lórí àkọ́tún ètò tọbalàṣẹ. Páyọ̀sọ ẹ lórúkọ tèmi ọlọ́gbọ́n tèmi àti wọn tún jẹ́ olóòtú ètò Ọmọlọ́lá Ọlámìtòlọ́ akọdún nímọ̀ lọ́wọ́ láṣẹ Elédùà. Bákan náà
4: orúkọ tèmi ni Andy Babatunde Abuede.
3: Ọjọ́ mẹ́jọ lónìí látún pàdé lórí àkọ́tún ètò láṣẹ Elédùà. Ire o.
5: Radio 1, 103.5 FM.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀, tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹni kan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kùnà wọn ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dakọ nírun.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ póun ó lo ìgbésí ayé òun tó kùnà. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú, tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti igbodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gboro tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 070-3861-5168 tàbí kẹ́pẹ̀ yẹn sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá sínú ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwú bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàyín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.